0: Ọdọ fún sọnù ìbúra bẹ kàn fún ọpẹ nídìí wọn wọn wá tẹ. Jesus ọdún máa ń kún máa bá nà. Sẹ fàǹtẹ kàdé kànú dọ̀ à tẹ dẹ fúlù nù. Dìnnà kí dà ọkẹ dọ̀ ọ̀hún kò yẹ jẹ́ yẹn à. Ọ̀bùsọ̀ ọ̀jẹ̀ sọ̀ wọ́n bẹ̀rẹ̀ ẹ̀ nyẹ́ kwá. Amen.
1: Amen.